0: nkwa
1: pastor ehu
0: papa papa doka adumu enyina yedi fi ashama government school na yedi madofo
1: anu ode
0: papa papa ye
1: so for her nanu na me ka se ye nua no mu ansu afa omu ne ma ekọ no
0: sa
1: empire na ebebo ama wo
0: sa na tie
1: nemu mu yensin wo mu
0: debi
1: hwe omu a me kwa aba so for okwa o ma bi
0: debi
1: Nasu minu mienu
0: ya kwaba
1: mienu
0: ya kwaba
1: minu mienu
0: ya kwaba na se adumu kwa asasa na tie dia na se osu na o share radio